0: 01 21 31 45 32, 01 21 60 41 22. Alukan wo ye ne lɛ jiwɛ minagbɔn lobo na kenu to gbemi tɔmi do fi mamita eyin mɛde ye makoro kan nua tiɲɛ mɔlɔdzi xonɔ hã do xoxoya mina de kan eye mile tungbɔn yɔ de mile tungbɔn yɔ mina do kpikplɔn yiwɛ tsobonu mɛde wa ikun kan tiɲɛ milɔ nalɛ fɔ yin nukplɔ mɛ yetɔn setɔ nka mɔlɔdzi xoxo tiɲɛ eye ka sɔlɛ fɔ xoxo to di dɔ tiɲɛ mɛ eko do xo keke ewɔ yin okpedzi nɔnu mɛ xogbe dɔnu mɛ boma sɔ wa yinɔ xogbe mɔkɔtɔn dzi nuɖe de yɔ edo mɛ xo xɔame bo kalɛ fɔ do yɔkpɔvu de sunu lɔ si axɔame diɲɔ mɛ xo mamita mehɛn mia ɖe dzi le ye dele yɔ ati de wɔ ye yiyɔ ye ko ye xo bɔ esɔ si xo xabo na dɔ eni nɔle na dɔgbɔ ye kpeɖo sigi dzi kpoa amɔ yɔkpɔvu kpɛvi eye sinkpɛvi ɖotɔ kpoto nɔ kpo kpa bɔ eka ko ɖo walɔ kpɛvi mɔkɔtɔ eka ko ɖo ɖiɖoe ɖotɔ kpoto nɔ kpo gɔn yɔ ne yɔ tɔkpo nɔ kpo ka si xo yi si asi tɔgbɔn vie ɖo mɛ kpa ti bɔ a ko ɖo xoe de ame amɔ esi xo ɖɔ xo nu ti bɔ ƒe xoe do xo mɔkɔtɔ a eyɔ vi mɔkɔtɔ walɔ eyi ne ɖe asi tɔ yɔ ne tɔ kpoto nɔ kpo ka si xo xo yi si asi tɔgbɔn.
1: O nyo yo mi do jen eve ou pwè li.
0: Abi.
1: Eve ou. Do tun ka di, ka titi mi bo. E do nbi yo. E blu nou do, e glou. E ka si glou a. E do gbe. O gbe yo, e be na tek bo. Bo, mi a ou li do te ane, mi na dok bon ti.
0: Bo desin walo la men.
1: Walo la men, bo desin tameni. Kono do gbe yo. Yen gan a do gbe de mi la zome yo. Me ro kwe tu yo. Me ma l'interna la. Kwe interna yon don mi fini ton lo. Kwe wolo kwe lo bo bi anou mna wa. Me ro kwe wolo kwe lo diyon kwe wewe. Me di a la do gbe hale ni. E sera gu mwa. Diyon kwe gbe le mi de wo yan no ka. Ne mi ka blo. Mi no li bak mwen lo po e a. Mi no li blo e a. E no blo mi no le blo e. Bon. Même te maro interna à Bruno là. Oh, démission des parents aussi ici. Démission des minots d'obon.
0: Ah, fi tokpo fi non pour. Eh, a do ki konja so e
1: ton do. Bon, mais là ti gbe no ikaka ka bo badan e ton. O quand ton me me because ya li, we lo fini ni le. Ko e ton lo to fi a. Gbe na ya zo me lo fi de. Bo na le ko. O pon kan ni bo ko su lo no de. Gbe na ikwe ro. Gawe mi gawo lo posa mi to mi mo na blu mi lo e mo fi yo e mo fi de ya mo de ya bo ai ho ko le fonza
0: e o le fonza
1: e ne mi o fonza ko si ko da bo zero fi de ba fi de bo so fe nu abi na fo bo blu mi na le uli alo realite mo me wetan wetan bo na si wa do eni o e no le bi sisi de mi de na si wa gbo na organize de bona blo beto kale de komen bo mo tan ti bo ruki glo ya me do yi de len tun wa me aso e tun e so gbe wa bi fi o ma ro si se we
0: no kan bi o we
1: eh kan bi o ku we yin zero nko na wo ye don de kon ti bo ko no glo yi o fi le no ru wa lo gble gble le si wa we eh wa lo gble gble le mo ru ti san we
0: a mo de do e si egbe o a lève un devo modo assi et tonto et tu pour mon tion fito po fino po do na lève pinu kun yewu dion nu fi fi de nu ole yin ande yo vlafo nu e ka yin do je do vi do walo mon koton zanti bo e ma si ho do ho de bo no ho mon koton di asin pe vi yo e pon mayin mais décision na ko monu mon koton de a to e no blobo e mo a o no ton we blobo e no mo a kan flan ka bi o gbejen do nu bi plan ibi e mamita
1: o de letin we no se bo roji alors tọ́tọ́ yìí gbẹ̀tọ́ la gbé dé amẹ́ òun ló tọ́ yìí mẹ̀lẹ́ amẹ́ ló tọ́ ló wà lọ gbélégbélé dé mẹ́.
0: kan fún àyàn dọ́jú tọ́tún ẹ̀ yìí.
1: edire yóò tọ́ kọpí ẹ̀ di tọ́ sí wa lọ sí ẹ̀ di bulu di tí ìrìn àdọ́jú mi di fami ètòmí o inú mu olùgbà yẹn ní ẹnu kan mọ lóde mi eyín lọ tọ́ wẹ́rù mọ́ òwe nínú ẹ̀ka ìnáwó wẹ́rù mọ́ a. yàrá lọ fami ètòmí ìrìn tó nu mọ nǹkan tó sì.
0: ìrìn dàn pé jinú mẹ́ a.
1: iye òde jíde nùwé ni o wẹ́rù fi ọ̀pẹ dùn ẹ̀ yóò fi ọ̀pẹ dùn ẹ̀ ní mi kí lóun gbọ́n rufin ní dídí sọ nǹkan bí ọkọ yẹn lẹ́sìn ló ń kọ́ náà kó mọ kọ́ tán lẹ́yìn àló sisi wẹ̀. nǹkan bí ọkọ yẹn ń lùsí ló ń kọ́ ní mi náà gbọ́n ní mi náà gbọ́n ní bónú mẹ́ tó ló mi yẹn lẹ́dúgbò ẹ̀ mọ̀ ń déwu kàn kàn dé máa lọ yí bẹ́ẹ̀ ayé.
0: mọ̀nà yìí ló tó jí kan jí bọ́ ẹ ló ti jẹ jinú yìí lọ bọ́ ẹ ló fi ìnà zun fún àdó yọ yìí lọ nàdó kíkàn bí yọ yìí délẹ̀ rà pàpọ̀ yìí lọ kó e lọ fún ẹ yọ kó ẹyin ló bọ pọlọ àtà dé sùtì
1: téńké
0: bọ àlíyé jí kálẹ́bọ̀ délẹ̀ yọ sùpọ̀
1: bọ gègé tán ẹ
0: gègé sùpọ̀ ló bọ
1: gègé lọ àmì sí kàbíà
0: èsì kàbíà ló èdè. eyin àjọ àtọ ẹkọ ẹyin ti yan mẹ sí kọńdé gbé ajá iná adọ nídọjídé a rìn àpá lè wá nú mi bẹẹ ká rìn àpá wa nú ìkanjí àfọyàn èyí akọdà sí tó egbó kálẹfọ sí àpá mọkọtán jóná mẹdẹfọ pé púpọ ní ká kó dọ kóde tó ẹnlẹ bìsẹ jiná sọnà pé jinú kó yà dọ ẹnlẹ yà.
1: bóyá emọ kwẹrù kwẹ jí ló
0: kó tó jù. emọ kwẹrù okwe jido apa we ko pepun yo egbo didi apan to ejonu medevo won le jiwe peji manonu me hodo lobo ma kwido kwo dire yo yesu po lobo keke ni wasnbo mi te wa do kwo sida itin weyin ne eka si ku blopon lobo jranu dogbon lobo jranu dodo apa pe eno eweyin aso pataki yo o elevodi do alonu so ato ni le kan elepo de da si etan de su ti tengbe kwezi aso ni bo ka do ni jiri a aso elo nse ndo si son we tin yo o tenpon bonu ma mo boyi do o so me abi tenpon bonu ma mo boyi aso chiro asan ton gbe me be yan ro ababura aso to asan to gbe kun e bo tenpon bo su ko e su gbe aja yo bo su na bile bọ̀ kọ́ kára sukọ ẹ náà bí sẹ́sẹ́ bọ̀ àsántàn bóyá ká sùpọ̀ kọ́ ìfínà yẹ ọ ẹyin kan fún un àfọ́tọ́tọ́ ẹ ọ ẹ ó já àfọ́ bí sọyìn tè bó tún jẹ́ ìwà aburantẹ sin kó mẹ́ ìkún sọ́ọ̀sì dò àfọ́ jìjà náyíwọ́ ẹ o bó ká sọ kó tọ̀nù wọn àbá sàn ẹgbẹ́ ìkọ́dọ̀ ní yá yí alẹ́ fọ́ bá pò ẹnlẹ́ bí ọ gbé jí má nánú kó mẹ́tàn ogo sáró bí bọ ẹ lọ wá pèlè nù gbàkàyì bó sọ mọ á ẹnlẹ bí sẹsẹ ọ gbé jí máa nánú kó èdọdọ gbígbẹmẹ yọ àlè ẹni wọn jí wẹ bí sẹsẹ rí bọ ẹ jẹ ká bọlọ tàntàn bọ ẹ lọ náà pọ nínú ìdàgbà wẹ.
1: alọ ń sọ wá tọlẹ.
0: mẹlòpọ̀rọ̀ kan nù dọ̀ ọ́nù mẹlòpọ̀rọ̀ kan nù ẹ.
2: mẹ o ti zakari arigbọrọ bó filẹ bọ.
0: lẹ́mí kárí gbọ́n.
2: Nílò dàgbé ló prémé arrondissement de Kwatom Bapoto.
0: Ẹ na chairman kẹ́kẹ́ Mẹ́ràkó Jean.
2: Ìyànsọ.
0: Mẹ́ràkó Ìyànsọ kánátọ́ mi sọ kẹ́mi.
2: Ẹ orúkọ dèdè náà bí ọ̀dẹ̀ méjì
0: àná. Ganji ganji.
2: Ẹ n dọ́gbẹ́ mi bo dọ́gbẹ́ mi màmísà rẹ ní ìlú àgbáta fún
0: ẹ. Ẹ lè pè é nínú yẹn.
2: Ó lọ dọ́gbẹ́ mọ́jú náà tọ́ mi nínú ìlú àfẹ́ àgbàdàmọ́nà
1: sí ẹ̀
2: mami ta gbé ẹna tó mi kó ẹni ẹwà ẹkọ jọ kó ẹyin àtàkàlẹ gbọdọgbọdọ kọ mi yàn sọ kánà tọ ẹnu yìí ó lè pèrè mí arrondissement de Porto nílẹ kan mi. náà àdúgbò mi fèrè gan kọ́ mi diyan àdógbò ẹ̀ náà mi.
0: ẹdọ sisi ẹ.
2: àdógbò ẹ̀ mọ̀jẹ́ máa sọ wọn president ọ̀ mi tọ̀ yẹn àdéhùn jàǹjàǹ tó nìkan yẹn françois máa sọ wọn lórí. zomeo
0: Edo
2: kanji.
0: Edo kanji son mi kwa jipo.
2: Kwa. Kwa edo kujo yu kwa. Kaka meden. Kwa wa meden alon vato komando. Edo jimbo eno kwa kwa. Edo kujo seme do kong mele. Kwa edo kujo ubon nyan pakwe. Kwa mele bi. Nya kong. E. Usta odi. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. Kwa edo kujo nabido. eno aje ore nti mo eno ayin no mo do village apa ko yin danu
0: mhm
2: ko atambio mo meta do o twa des enfants eh na zo be gra betulia o e di vite di bo ere se ta wi tan dizambe bo yen dio afoyon no no ko be a igo igo ron fu poru na o kambe agu bo ma ba ton da ro ko be bo e ga twa des enfants ba me ra gboro ke me mo ko bi ne gidele ga timo o ba to ure no re bon ko ina bagbaza me no ki ai ka lo re bebe no mo nje ko ide me de me
0: e o ba china pon fi tanta
2: bo e ga gboro te ga e ga gboro ke e ma ho bi bo nga jo fi ego mo mo e ma ho fe no ho ba zire o bi ba se be re o pe yen sunu yin pe sunu mo bo ayin de ne do so fi yon
1: sunu mo du nu e
2: Eh, Johnny, eh, Jean-Paul, you need to go to the government. Bato manga amu bibe bi me me bi bele bu tanu bibe wa yaro ni le manyo
0: ba
2: manga se ba boku
0: e te yin mo ha e o ba chin plon fi o tata un le un ki ki de bo a reon a plon fi tu ina bo khwe do ade yo ina yin si se ton we kanji kanji
2: eh un le un de tele mo e te ne ba se no go takaka bo ba je vlog ba je ba je ngon a ka to vlog ti un le un de tele mo
0: e yan
2: e ga so bo ke ba do fi o tili ni bo
0: era se fu mo ton
2: eyo
0: era che no mi mira ko eyo e ko gosikano moraji o gamelo sise boto o miwe mamita ntunu mi do ho de o we de badodo ho ton enewa me mira ho kanato sin ho
1: e ho ri do ndio no.